wọ́n kí ọ̀wọ́ lókè àwa náà kí ọ̀wọ́ nísàlẹ̀ à ń bọ̀ wọ́n fọ́kàn olúwa. I'm lost for words ṣùgbọ́n ẹ̀mí mi kan sí ọlọ́run àwọn ẹ̀mí ọlọ́run àwọn ayé ọlọ́run òkè ọlọ́run ilẹ̀ ọlọ́run agbede méjì ìwọ nìkan lọ́wọ́ ìgbìyàn ni bí mo ṣe lè sọ ni mo ṣe sọ ṣùgbọ́n ẹ̀mí mi sọ̀rọ̀ ọ̀tọ̀ ọgbọ́n orí mi ò pé láti yín ọ́ olúwa.